0: Ọ̀gá ẹ̀fẹ̀ wẹ̀yìn òtò dénà vivi nami, èèyàn gba òrà jẹ́ mi tan wẹ̀ 102.7.
1: Yo, ẹ ti sẹ́yìn, Aminium Stone Boy, na mo se sẹ́yìn, Niger FM 102.7, alẹ́ kè, mi, ni ẹ la fi àyè, no.